ṣùgbọ́n mi jákèjádò níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi, good morning sir, good morning ma, how are you and how was your night? Pastor Dẹ́kúnlé Epaphras ni o, wòlíì yín lórí afẹ́fẹ́ ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temedire Market, Gbági Titun ní ìlú Ìbàdàn. Mo láyọ̀ láti sọ fún ọmọdé pé tí ẹ ti da pọ̀ salábàpàdé program yìí, Ọlọ́run ọba ń gbọ́, o ti mú, o ti rọwọ́ mú láyé. Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi, sọ ọmọdé tí òní, òní ni ọjọ́ kẹtàlá, ọjọ́ tí ò ṣe pín, ọjọ́ tó lápẹrẹ jù, òní lásàmì sí ara àwọn ènìyàn. Àmì tá ó sì ṣe fún ọ náà ni pé ire tí ò ṣe bá dù, tí wọn ò ní lè bá ọ du. Gbogbo ẹyin tí ẹ máa bá sorogún òwò, mo kì í ẹ mú lọ́ọ̀kì láàárọ̀ yìí. Gbogbo ẹni tó bá wá láǹfààní àti gbọ́ mi, ẹ bá mi jí ẹni tó bá ṣe é jí. Bọ̀ ká tó ṣe yẹn, kàn gbé ọwọ́ ẹ sókè. Kò ní bàbá aláàánú mi, èmi ò mọ ohun tí wọ́n fi sunre. Ṣé níbi tí ẹ ti ń bá mi bọ̀ ni, àbí ibi tẹ́ ẹ bá mi dé? Ibi tó ti ń bọ̀ ọ́ bọ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ fún àǹfààní ńlá tó fún ọ. Àìmọye àwọn tó ti kọjá lọ, ilẹ̀ ń jẹ́ èèyàn sà. Òní ni ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ẹni tó láǹfààní àti gbọ́ mi juwọ́ sí pé bàbá ò máa ṣe é. Mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ lónìí o. Mo dé ògo àti ọlá padà fún ọ. Ẹni tó ni májẹ̀mú gba ọpẹ́ mi. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, o ṣe o. Ológo àjọbọ adániwáyé ọmọ Atọ́láṣe. Awogba arùn mágbẹ̀jẹ́ ọba ti dáre ọmọ titun dákedáke. Bàbá mi, bàbá rẹ, adúpẹ́ o. O ṣe gan. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì, adúpẹ́ dúpẹ́ gan. Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sọ fún pé ṣe títí láì la ó máa gbéga. Ní títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Màmá, èèyàn lè dúpẹ́ dé stage ibi tó jẹ́ pé àwọn áńgẹ́lì ọ̀dà fọ́ ìṣe ẹ̀mọ̀. Ọlọ́run ọba ń gbọ́. Òní lọ́jọ́ ìṣẹ́gun, múra o, ire ń wa ọ bọ̀. So ní gbogbo bí ẹ bá wà, ẹ já jọ dòbálẹ̀ dádì. Mọ́mí ẹ kúnlẹ̀, ẹ já jọ máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ọba mi aríkú yẹrí. Ológo àjọbọ gbèngbè nìkìn, awúwo má ṣe é gbé. Òpó múléró mọ jà lẹ́kàn. Ẹ bá ń pe Pastor Mrs. Temitayo kí wọ́n wá gbórin sókè ká máa fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀.